0: ìyá àgbàlagbà kan rè ẹni ọdún mọ́kànlé lọ́gọ́rùn-ún ni wọ́n sọ wípé wọ́n mà ká kíní mọ́ wọn lọ́wọ́ o àwọn àjọ ndlea wọn ni wọ́n bá màmá tòun ti ẹrù tí ó lòdì sí òfin wọn ni wọ́n ka mọ́ màmá lọ́wọ́ bí ròyìn bá wọra a ma jẹ gbogbo
1: ti ìjọ ẹ ti wá gbọ àgbáríjọpọ ẹgbẹ gbogbo àwọn directors lórílẹèdè nàìjíríà ní ti river basin development authority wọn kọ sára sí ààrẹ bọlá ahmed tinubu bí wọn ti ṣe yọ.
0: Wọ́n ni wọ́n ka mọ́ màmá lọ́wọ́ bí ròyìn bá wọra a ma jẹ gbogbo
1: ti ìjọ ẹ gbọ àgbáríjọpọ ẹgbẹ gbogbo àwọn directors lórílẹèdè nàìjíríà ní ti river basin development authority wọn kọ sára sí ààrẹ bọlá ahmed tinubu bí wọn ti ṣe yọ dókítà olúfẹmi wọt olúfẹmi adékànbí wọn ti ṣe ìbádarí bẹni ọwẹna river basin wọn ti ṣe ìwọ gẹgẹ bí adarí rẹ nínú àwọn ọdún púpọ.
0: ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ lẹ́sẹ̀ rédíò 113.5 tẹ̀ ẹ́ síwájú.

0: food here.
1: Akinribido ni wọn pa nibi ti won ti soro so wipe ona wo la gbegba tori wipe isinwo iworiwo won abajijo wo technique amọ gomina aye dati wa ni ani ko se ela fokanbale
0: ela fokanbale je ti wa gbo ninu wero yin the punch to juro to ni len to je igbakeji adije dupo are fun egbe Nigerian Democratic Congress NDC Rabiu Kutu lo tin ra wo ebe won na mo na la ran sina o fun gomina nipinle Sanfara Abdulaziz Yari ele ti egbe oselu ep ati are bola me tunubu ti won yo gege bi adari yoyo fun ipolongo si ipo are egbe oselu apc lodun 2027 kwakwa so mo fun Abdulaziz dari bi pe ah dakun dabo omo na sina ni won fi oro na se bi bola me tunubu ti se yun eh gege bi ah ti opolongo ibo fun egbe oselu apc campaign council ah won fe bale oke oya je ni won mo wi pe won lo le se se yo eh won mo wi pe won na ni won le ran si wa gege bi run na bi pe tẹ́lẹ̀ nípínlẹ̀ Kano ń sọ mọ̀ fún gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Safara tí Abdulaziz Yari pé kó rò ó dáadáa o kó má gba iṣẹ́ yìí o kó bá gbà á ó fẹ́ kó bá àwọn ènìyàn lókè ọ̀yà ni o ṣẹ́ gbàgbé Abdulaziz Yari òun ni sínétọ̀ tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí sí ìpínlẹ̀ Safara òun ni ààrẹ Bola Ahmed Tinubu àti ẹgbẹ́ APC ni wọ́n ti yàn báyìí pé òun ló máa léwájú o fún gbogbo àwọn ìpolongo ìbò fún APC presidential candidate tó ń bọ̀ náà wọ́n ní bọ́ ti ṣe yàn yìí pé kó má gbàgbé wípé òun lo lórí àwọn northwest o òun sì ní gómìnà ìpínlẹ̀ Safara tẹ́lẹ̀ rí wọ́n ní wípé kò yẹ kó ṣiṣẹ́ náà o kò yẹ kó gbà rárá lábẹ́ bó ti lè hùn kó mọ́ o ọ̀rọ̀ tí kwankwa ń so ń sọ láàárọ̀ tò ní nìyẹn o fún Abdulaziz Yari kóró oore o kò gbọdọ̀ gbà á ẹka nínú ìwé ìròyìn the punch jáde lówùúrọ̀ tò ní tí kwankwa so sọ pé ọmọ náà wọn fẹ́ ràn
1: ọ́n. Ṣàánú fún wa káyọ̀sí tí wọ́n á rò ẹrù dáadáa. Ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn The Guardian jáde láàárọ̀ tò ní òun náà ni ìròyìn yìí lọ lẹ́ǹgà tó kò síbẹ̀ o ọ̀rọ̀ náà sì ṣe ní kìlọ̀kìlọ̀ ni pé ìjọba àpínlẹ̀ wọn ò dákẹ́ wọn nítorí pé àwọn ò ní wá dákẹ́ káwọn kú wọn ń ké lórí wípé káwọn ẹ̀ṣọ́ aláàbò tètè báwọn mójútó ọ̀rọ̀ yìí o torí wípé ìmọ̀tún ìmọ̀jọ ìdálẹ́ o wọn ní báwọn kan ti ń dì í láti da ìlú rú àwọn ìwà kan àti ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ kan láti fi dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn níbi wọn tó bẹ́ẹ̀ náà làwọn ń dọ́gbọ́n gbọ́ o kọmíṣánná fún ìfòtónilétí àti ìmójútó agbègbè Kọ́lápọ̀ Álímì ni wọ́n máa ń pe àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ní àlàáfíà ti ń jọba o àlàáfíà ti ń jọba nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n àwọn kọ lọ̀rọ̀ sí ẹ̀dá yìí wọ́n sì tún ń takúbẹ́kúbẹ́ láti ri wípé wọ́n ń gbin àwọn ẹ̀gbìn kan lọ́dọ̀ àwọn alẹ́ná àwọn ìjọba àbílẹ̀ ení bẹ́ẹ̀ náà ni wọ́n tún lọ lo tọ̀dọ̀ àwọn ọkọ̀ mútọ́ pàtì ẹ bá wa bà wọ́n níwọ̀ torí wípé má sọ̀rọ̀ kì í ṣe bíi ti dìndìnrìn àmọ́ àlàáfíà tá à ń fẹ́ lórílẹ̀-èdè àti nípínlẹ̀ wa òun gbọ́ngbọ́n náà ló jẹ wá lógún wọ́n ń pe àtàwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò láti dákun dábọ̀ bá wọn tètè tó ọ̀rọ̀ yìí jẹ́ ti gbọ́ntẹ̀ ẹ síwájú iléeṣẹ́ rédíò 3.4

0: FM.
1: Àjọ tó ṣètò ìrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó ti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ti rí pé àjọ tó mú ìrìnàjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún ìrìnàjò àjì tọ́tù yìí jẹ́ 7,882,800 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó ní àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ nílẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí. Lagos State Muslim Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08076-6813 tàbí 08023174373. Olùkéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: small place where they turn small money to big level cash out.
1: No be joko. Na the coco.
2: Correga.
1: Na bet and laugh.
2: They run out.
3: Then they give 360% welcome bonus. Up to 1 million naira and 100% combo boost on your bet.
4: Just log into www.betandlaugh.com. That is www.betandlaugh.com and start to the win.
5: Only for people when average 18 years old. Bet responsibly.
6: Ìjáfara léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan fi ń ṣọ́rì ẹjẹ́ àrídájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó kẹ ma wá tẹ̀mú àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹ ti ń ràgà bo ẹyin ẹ̀ kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde ìfipábánilòpọ̀ lè tún dà ẹ jẹ́ ká kọjú oro sí láwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójú mu láwùjọ àwọn ọmọ ni.
7: Jẹ́ ti gbọ́ ló ń tẹ̀ síwájú oníléeṣẹ́ Radio 101.3.5 FM tá a bá di abala ìgbéyẹ̀wò láàárọ̀ tòní ẹ má gbàgbé ohun tí à ń gbéyẹ̀wò ohun náà ni báwọn ọmọ yìí ti ṣe pọ̀ káàkiri ìgboro wọn ò fẹsẹ́ kọ́ wọn ò lọ iléèwé wọn ní òwò tí wọ́n ń ṣe pàtó ju kí wọ́n jí láàárọ̀ kí wọ́n wẹ̀ wọn a sì bọ sí ojú ọ̀nà bóyá wọn ti ẹwẹ pàápàá ọlọ́run ọba lóye.
8: Ìwẹ̀kẹ̀ ọmọ mi máa dúdú kirikiri ni.
7: Wọ́n máa fẹsẹ̀ bọ́lẹ̀ kiri bí wọ́n bá lè rọ́mọ ọlọ́mọ tó ń bọ̀ tó fẹ́ bọ́lẹ̀ níbùsọ bóyá lóṣòdì ni ó bóyá ní Lẹ́kí ni ìyànà ọ̀pájà ilé epo ọjà abúlé ẹ̀gbá ó lọ sọ́nà ọ̀kọ̀tún ìyànà ọ̀sọ̀lọ̀ àbí nígboro ọ̀sọ̀lọ̀ gangan. O lo sona o ma festaki lo ba ya ti ma otu koda ni badagiri won tun se be olokada ba gbe mi pe lowo mi ba ni gbowo o de gbowo lowo mi o ba de wa n woju omo mi kilo de apoji kilo sele o mo ri ni
8: o mo ri ni
7: fun wa ni senji emi mo fun e lowo lo ba ni a mama oye nkan ti mo so oye mama ohun le fowo yen le fa omo baba oko mi owo ti bere si je owo todo mi inu durasi mi ni
8: mo ti
7: jade fun e be mi gbe sanji mi ah mama e kon so be ni ah o de sapejuwe to poju be lowo mi koda ise lomo mi o le so lo mo re ka bi fe de agbara eri lokunrin pe is that boy crazy mo ko pe
8: e dada kun tori tolo
7: ki la fe se si omo enikan ni won
8: ah
7: be ni mommy eyin le bi won
8: ko de sun to fa

0: Ami, ha, eyin mama, e so di ti joba. Daddy e da sile ton. E da sori ijoba. Mo sani mo o si ni je ijoba. Hello.
1: Ijoba yin.
2: Hello e karo.
0: E karo sa.
2: Hello.
0: Agboyin mama, e so joba. Daddy e da sile ton. E da sori ijoba. Mo sani mo o si ni je ijoba. Hello.
1: Ijoba.
2: Hello e karo.
0: E karo sa.
2: Hello.
0: Agboyin o.
2: Eh eh e wo the best ijoba lo ni se lowo o awon eyan ti gbiyanju to oko won mu awon meji kon ta jeje ni kon bi 3 weeks ago to boye de fi won ti se o fun oni 30,000 won ta kuro be ni o
1: eh
2: na pada ni ijoba lo le se ise last week ko to ba be ti ma ku won ko se ma fi ya die die je won
0: o
2: ma lo da won ko ma da won pada because ti won kin sa omo eko awon mo ye oki ohun yen ni ti ma tenu so ki lo tin pe ijoba lo ni te lowo
0: I'm going to go to the house.
2: Ijoba lo le se yen ti jo baba ti nko won komo se won daku komo wa ni ile tu toma fun won ninu owo yen pe pe to ba ko to ba fi wa ko ko jo won ma ta sha ni lu ta won ma ma je
1: beautiful
2: ma wa nbe isu ba tori ti ai gbe won ma ta ni ile tu to ba ti ta ko ba di sharp ba fi ta di ile se so mo me to ba ko te yen ori won ti pe se ijoba ori mo so ba ma ta so yen mo ko won fe be fi won ti di se won sa o pe ni won wa
3: Hello.
1: I want short time solution.
0: Baba kan ti so pe bo ba je ise kile
1: eh eh para sile
0: pe le wo lo de to fi sa kuro
1: para sile ko
0: kon wa ni bi pe
1: amo
0: ati bi ti won tin ko se ati bi ti won tin ta won gbodo
1: pe o ma ma so won ato wa je future plan ni lara future plan solution to somo bibi
0: lodo yin ati
1: ife to somo bibi
0: mo ati daddy agba n gbadun ara wa ni hello
2: be jo bo sai ti sari
0: ah
2: oko ina ni ṣùgbọ́n kọ́ fi ṣe ti gbà lóde ó jẹ́ pé kò sí kankan tí ò ní síbẹ̀ ìyẹn ká tún wà ṣáàtì púpọ̀ ìyẹn ní ṣáàpà ni o fúnṣọ́pà náà oko àmì ṣọ́tà náà oko iná náà ẹgbẹ́ ìjọba ṣe fún fúnṣọ́pà mechanized farming tó jẹ́ pé fún àṣẹ nígbà ìjọ kan wà bẹ́ẹ̀ àwọn tó ní fẹ́ kúrò ẹ̀ka rọ̀
1: báyìí ni ọ̀rọ̀ fi tí mo sọ yẹn o
0: ìfètò sọmọ bíbí
1: méjì ló lè bí méjì ní tọ́ bí méjì kó
0: méjì ò lè sún ẹjọ́ méjì ò lè sún ẹbí ẹjọ́ mẹ́rin
1: gbogbo pé mọ́síná ìyàwó mẹ́rin ìyàwó ká máa bímọ jọ yìí ẹjẹ́ aṣọ ọ̀rọ̀ ẹjẹ́ aṣọ ọ̀rọ̀
0: mi ò fẹ́ wàhálà kì í fọwọ́ fa
1: tọ́pọ̀ tó lówó lọ́wọ́ ò tí tọkàn tó fẹ́ kejì

lọ fún àwọn tí ò kí ń ṣe sùúrù tó yẹ pé tán bá ti ń gbọ̀ yìí báyìí ọ̀rọ̀ mi ni wọ́n sọ ẹ ti dire gbùrùgbùrù ẹ ti ṣe gbogbo ẹ̀ gbùrùgbùrù ẹ ti dá gbogbo ẹ̀ rú wọ́n bá dàrú tọ́ wọn máa gbọ́ ìgbà dẹ̀ ṣe wá ìgbésẹ̀ ẹ̀kọ́ bó ṣe kí n dẹ̀ ṣe kọ́ nìyẹn o ẹ jẹ́ ká ṣe sùúrù tán bá ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́ nǹkan tí wọ́n ń bá wa sọ torí pé ẹni tó bá ṣe sùúrù tó bá farabalẹ̀ gbọ́ nǹkan tó ń sọ olúwa mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé torí tó bá ṣe bẹ́ẹ̀ pé mo mọ̀ ṣebú nǹkan báyìí ni mo mọ̀ náà ẹ ṣe bá wa sọ fún mi ṣe tó bá ṣe bẹ́ẹ̀ tá a jájú mọ́nú tá a bá ṣe bẹ́ẹ̀ tá a náà mọ̀ tá a gbé ìgbésẹ̀ tí ò yẹ ká gbé àṣà ìmọ̀ kí ló wá fi ọwọ́ àbámọ̀ kó má fi ka àbámọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi sùúrù o sùúrù dẹ̀rẹ́ ọlọ́jọ́ pípẹ́ ni ó máa ń ní ìgbà kan tó yẹ pé téèyàn bá ṣe sùúrù nígbà tí ó bá di pé èèyàn ti bẹ̀rẹ̀ sí kéré sùúrù báyìí tó ní ẹ máa wẹ́ pé sùúrù lọ́jọ́ ó ní lọ́jọ́ títí ẹ o ó ní ìgbà táwọn èrè sùúrù téèyàn ṣe ó ní ìgbà tó máa wọlé ẹ má jẹ́ á fi kanra ẹ má fi ṣe gbogbo nǹkan ká má fi kanra ṣe nǹkan ká má fi bó ṣe ń ṣe wá ẹ má jẹ́ á fi hùwà pàápàá jùlọ tá a bá wà níbi iṣẹ́ láwọn ibi tá a ti ń ṣiṣẹ́ ẹ má fi bó ṣe ń ṣe wá ẹ má jẹ́ á fi hùwà ẹ yẹ ká fara balẹ̀ torí pé ẹni tó bá gbọ́ àlọ́ kò ṣe gbogbo etí náà ń padà gbọ́ ààbọ̀ tàbá rẹni tó ń jà tàbá rẹni tó ń sọ̀rọ̀ tàbá rẹni tó ń ṣe nǹkan kan ẹ jẹ́ ká wádìí kúlẹ̀kúlẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní gbèsè tàbí ká tó sọ̀rọ̀ torí pé a mọ nǹkan tí wọ́n ń ṣe a dẹ̀ mọ nǹkan tó ń bí nǹkan tó ṣẹlẹ̀ kọ́lọ́ ọba lẹ́dùá kójọ kó ṣàánú wa sùúrù ó dára sùúrù bàbá ìwà sùúrù ó náà ní kẹjẹ ká ní ẹni bá ní sùúrù ó ní gbogbo nǹkan àbẹ́ẹ̀rí nǹkan àìjíríà ẹ̀yà ìkúléwe ó wà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ owó ọmọ wà ń bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló wà ń bẹ́ẹ̀ ẹni bá ti ní sùúrù ló ní gbogbo nǹkan ẹni tí ò bá ní sùúrù àfàìmọ̀ kó lọ ẹ bá ní mo dẹ̀ kẹ̀dẹ̀ wá mọ̀ o ìgbà kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ má dẹ̀ ṣe o kò dà ẹ jẹ́ ká fi lé ẹ jẹ́ ká fi ṣe kíni ká fi mọ́gbọ́n ká dìímú kí a má fi jẹun ẹ kó àṣálẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ibi tẹ́ ẹ ti gbọ́ 103.5 FM rédíò ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má yí kúrò.

bẹ́ẹ̀ni orúkọ ẹni òun náà ni ìjánu ẹni ògún wọlé ògún jáde ògún ṣínà ògún túndé ògún tádé lóríṣiríṣi ọ̀pọ̀ èèyàn ló ti yí orúkọ wọn padà ẹwọ ìyẹn di nínú àṣà àti ìṣe 103.5 FM radio one lẹwà ẹ má fi ìgbà kankan yìí kúrò ẹ kú àṣálẹ ní gbogbo wájà àbí tẹ̀ ti ń gbọ wa.